0: jùlọ lọ máa ń jù sórí afẹ́fẹ́, ó dẹ̀ ń fún ni láyọ̀.
1: You, yes, you wey dey hear me so.